0: Abeeru ni mo fun.
1: O ye sa.
0: Eyin wo la sami. Olubi re.
1: Atani wa yo.
0: Ti won sin.
1: Hey.
0: Pelu olu inu re.
1: So.
0: Olu inu.
1: Ao.
0: Olu inu.
1: Ao.
0: Aye a ma sin.
1: Kai.
0: Go.
1: Yes sir.
0: Sami.
1: Daniel.
0: Olu inu re jade wa.
1: Jesus.
0: Olu inu re jade wa.
1: Jesus.
0: Olu inu re jade wa.
1: Jesus.
0: Won ti sin olu inu omo re.
1: Beni sir.
0: Ni omo re o fi di olu omo.
1: Kai.
0: Olu omo.
1: Ao.
0: O wa di.
1: Ao.
0: Olu omo igboro.
1: Jesus. Hey.
0: Olu omo igboro.
1: Ao. Yes sir.
0: Olu omo igboro.
1: Igboro beni sir.
0: Olu omo igboro.
1: Kai. Meme mo.
0: En to ya ko di olu omo.
1: Ao.
0: Olu omo ebi.
1: Beni.
0: Olúwa ma idile.
1: Bẹ́ẹ̀ni o.
0: Olúwa ma agbaye.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ
1: sá. Sá.
0: O di olúwa ma garaji.
1: Ẹ o kautu.
0: Kautu.
1: Kai.
0: Olúwa ma garaji.
1: Ká.
0: Olúwa ma amugbo.
1: Ẹ o wọn bọta.
0: Amugbo.
1: Ká.
0: Ẹ amugbo.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo ti mugbo.
1: Ẹ o.
0: Ni mọti.
1: Jésù.
0: Ni mo siga.
1: Báyìí.
0: Wọ́n da ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn.
1: Rárá o.
0: Bọ́lọ̀ ti da kọ́hun.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọlọ́run ò da bẹ́ẹ̀.
1: Àtọ̀.
0: Ọlọ́run da pẹ̀lú olú.
1: Yẹ sá.
0: Ṣùgbọ́n olú inú rẹ̀.
1: Ẹ o.
0: Ayé ti sín.
1: Àtàlùwà yóò.
0: Pẹ̀lú olú bi.
1: Ká sá.
0: Báyìí lolú wa wí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ èní ni.
1: Jésù.
0: Ẹ sá.
1: Sá.
0: Ṣé o lè pariwo tí máa ní o sọ?
1: Bẹ́ẹ̀ni sá.
0: Sọ pé sẹ́là amálé kóòtì.
1: Sẹ́là alárẹ́ kóòtì.
0: Sọ pé sẹ́là.
1: Sẹ́là.
0: Amálé kóòtì.
1: Amálé kóòtì.
0: Sẹ́là.
1: Sẹ́là.
0: Amálé kóòtì.
1: Amálé kóòtì.
0: Sẹ́là.
1: Sẹ́là.
0: Amálé kóòtì.
1: Amálé kóòtì.
0: Èdè bẹ̀rù ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kí ló kí ni ìtumọ̀ rẹ̀?
1: Yẹ sá.
0: Òkúta ìpínyà.
1: Káì.
0: A fẹ́ pin yín níyà.
1: Káì.
0: Lá olúbi.
1: Yẹ sá.
0: Àti olúwọmọ.
1: Ẹ mi mímọ́ o.
0: Káyé nẹ̀rúà.
1: Jésù.
0: Olú inú.
1: Ẹ o.
0: Àti olúbi.
1: Jésù.
0: A fẹ́ pin wọn níyà. Ẹ̀ka.
1: Ẹ̀ka.
0: Sẹ́lẹ̀ amálé kóòtì.
1: Sẹ́lẹ̀ amálé kóòtì.
0: Sẹ́lẹ̀ amálé kóòtì.
1: Sẹ́lẹ̀ amálé kóòtì.
0: Sẹ́lẹ̀ amálé kóòtì.
1: Sẹ́lẹ̀ amálé kóòtì.
0: Ẹ pin wa níyà. Olúbi mi. Àti olú inú mi. Ẹ bá ń pin wọn níyà. Ẹ pin wọn níyà. Ẹ pin wọn níyà. Ẹ bá ń pin wọn. Ẹ bá ń pin wọn. Ẹ bá ń pin wọn. Ẹ bá ń pin wọn. Sẹ́lẹ̀ amálé kóòtì. Ragada yanamane o. Elegede yanamelua. Rasada. Sẹ́lẹ̀ amálé kóòtì. Sẹ́lẹ̀ amálé kóòtì. Àṣẹ olúwa ni o. Jésù olúwa wa. Pariwo lẹ́ẹ̀mẹta. Sọ pé sẹ́lẹ̀ amálé kóòtì.
1: Sẹ́lẹ̀
0: amálé kóòtì.
1: Sẹ́lẹ̀ amálé kóòtì.
0: Sẹ́lẹ̀ amálé kóòtì.
1: Sẹ́lẹ̀ amálé kóòtì.
0: Òkúta ìpínyà.
1: Òkúta
0: ìpínyà. Láti òwú.
1: Délé
0: ayé. Lọ ibi tán sí olúbi mi sí.
1: Mi olúbi
0: mi. Àti olú inú mi níyà.
1: Ní
0: olúbi mi.
1: Ní olúbi mi.
0: Àti olú inú mi níyà.
1: Àti olú inú mi níyà.
2: Ẹnjíníà mi, ẹ jádókè lọ́hùn.
3: Ilé máa bọ̀, yẹ kó ń kéré yìí, ìwọ gẹ́gẹ́ ni, sáré sí bímọ mọ́ rẹ̀. Kẹ́mìnàm, máa kó lórí kéṣì ẹ̀. Yá! Wọ́n kọ sàléwá sórí ẹ̀. Dásù wá yìí. Sàléwá! Sàléwá! Lórúkọ yìí, sàléwá lè jẹ́. Oh my God! Ọmọ bẹ̀rẹ̀ ìlọ́dún wa rọ mi sí o. Láti bí ọ̀sẹ̀ kan láì. Ẹbí ọmọ kan tó jẹ́ mùtíù. Kẹ́mi lọ́rùn. Mùtíù. Ẹ̀mú wá. My God!
4: Ó pọ̀ jù.
3: Látorí òkè.

0: my God. Ebi mo fẹsùn fọwọ́ kan pẹpẹ báyìí ayo ẹjọ sọ mo ti wo so ọlọrun gbọ o de gba pe wa ri ran lẹnu o ni gbagbọ my God. Yes, my Lord. Mo ní kí wọ́n máa ka sáàmù sí àwọn omi kan lórí òkè mi láti bí ọjọ́ mẹ́rin báyìí. Omi yẹn dà ṣọṣọ wá. Omi tí mo ní ká máa ka sáàmù sí dàbá.
1: Ẹ̀gbọ́mi
0: yẹ fún mi tí n bá fojú ẹ léde.
1: Tó
0: o bá ti rí nà
1: ní
0: lè ṣiṣẹ́ olúwa
1: mẹ́rin.
0: Torí olúwa kò ní fi ìrẹ́ tó máa dójú tì mí. Kò ní fi hàn mí níbẹ̀rẹ̀.
1: Bẹ̀rẹ̀
0: ló ti fi hàn mí láti ìjáwó. Mo dẹ̀ ti ń pariwo rẹ̀ lórí rédíò. Mo dẹ̀ gbọ́ wọn lúwa Jehova. Mo bẹ ọlọ́run, mo ní
1: ọlọ́run.
0: Mo bẹ dáadáa.
1: Ó
0: ní ká ní ìbínú ọlọ́run ló fi rí ìfọ̀jú ni. Ó ní kò bá mọ lajú títí Jésù òfin lórí. Ó ní ṣùgbọ́n ayé ló fọ́ lójú. Èmi ò dẹ̀ níbi tí agbára òkùnkùn ti pọ̀ torí ọlọ́run rí. Kí ni mo gbọ́ létí mi? Mo mọ orúkọ ẹ̀. Ẹni tó fẹ́
1: mẹ̀yẹn. Ó ní
0: ṣe ìyanu bí ìtìgbà mi sì wà sá.
1: Ó
0: yá pé bàgì ẹ máa lọ lẹ́yìn. Orí wèrè nìyẹn. Ṣíṣe ti wí pé aṣíwèrè wí pé
1: ọlọ́run kò sí.
0: Agbára mi ti gbà níwà. Nínú àwọn tí ò bá yìí pè jẹ́. Kàmí pọ̀fẹ́sà. Ẹnáwó yìí kò kẹjọ rí
1: lọ.
0: Mo bá òru sọ̀rọ̀. Ẹkú bára ṣàyà. Ẹnu àdàlẹ́ pẹ̀lú bà. Wọ́n ti máa jẹ̀mú lẹ́rọ̀ lọ́rùn àṣàyẹ. Ìdílé lẹ́yọ. Láàárín èmi àti
1: ọlọ́run.
0: Ọlọ́dún mẹ́rin. Ọlọ́dún mẹ́rin. Ọlọ́dún mẹ́rin. Bàbá jẹ́ ìwọ.
1: Lọ
0: ṣe dáa mọ̀ tí o.
1: Bàbá
0: jẹ́ ìwọ.
1: Lọ
0: ṣe dáa mọ̀ tí o.
1: Tó
0: mọ̀ tí o ṣe lẹ̀.
1: Olú
0: àbáyé
1: kẹ́lẹ́.
0: Mo fi ojú mi pọ̀ lójú.
1: Àpá ìwọ́lẹ̀.
0: Mo fi ògùn mi pọ̀ lójú.

0: gbogbo ẹyọ ọmọ lóye wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ ẹ̀já dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà iná gborí ilé fẹjú ẹnìkan ní wòlíì ẹ̀ wá sórí facebook lánàá àná 77 festival of the first born mọ̀ ń bọ̀ láàárọ̀ yìí bó gọ́sẹ̀ ń jẹ́ ti ọlọ́run kí n tó bọ́ sí i bá ń yí ká ọ̀tún ẹ̀ bá ń yí ká ó sì fún un bó la bá ṣe ṣe o ọlọ́run àmọ́ ọpẹ́ sì ń gbọ̀n mi ọpẹ́ ń ṣe mí mo rí òṣùmàrè ní òṣòdì mo rí òṣùmàrè ń wẹ́mà mo wá bèrè olúwa kí ni ìtumọ̀ eléyìí olúwa ní ikọ̀ mi mo rán ọ lọ sí òṣòdì nítorí àwọn ènìyàn 1000 lè jẹ́ 10,000 ó sì sọ nǹkan kan tó ní kí n ṣe lọ́wọ́ mọ̀ ń bọ̀ gbogbo ilé ẹ bá mi kí ẹ bá ń kí ẹ bá ń gẹ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ kí ni kí n sọ náà sà ẹ kàn bá ń sọ pé jésù ò ṣe bàbá ò ṣe jésù ò ṣe bàbá ò ṣe jésù ò ṣe bàbá ò ṣe jésù ò ṣe bàbá ò ṣe jésù ò ṣe bàbá ò ṣe jésù ò ṣe bàbá ò ṣe jésù ò ṣe bàbá gbọ́ pé èmi àtàwọn ènìyàn rẹ adúpẹ́ pé òkun ògo ni fún ọ jésù jésù olúwa wà ẹ̀yin àyànfẹ́ fún tí bàbá mi arúgbó ọjọ́ dánwò 77 àná ẹ dìde ńlẹ̀ ẹ jájọ kí alleluya ńlá mẹ́jọ sí a sì ṣe ògo márùn-ún mọ́mí ẹ dìde dádì ẹ dìde bọ̀kẹ́ ẹ tó ṣe nǹkan kan ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú àtẹ̀yìn tẹ́ 177 àtẹ̀yìn tí ẹ ní àǹfààní àti wá nínú oṣù yìí ni wà á gbáre mo sọ ni wọ́n rìn mí sí ọ ni pẹ̀lú májẹ̀mú àti ìpè oṣù tó wọnú ẹ̀ ni ilẹ̀kùn ó sì fún ọ ọ̀dà mọ̀mọ́mọ́ gbẹ́sẹ̀ kan lọ síwájú wà á soríire gbé kejì wà á soríire gbé kẹta wà á soríire gbé kẹrin wà á soríire gbé karùn-ún wà á soríire gbé kẹfà wà á soríire gbé keje wà á soríire gbé ẹsẹ̀ lẹ́ẹ̀kẹjọ lórúkọ jésù wà á soríire níbi tó wá dé yẹn náwó ẹ sókè bàbá gbogbo ẹ tó yà mí lẹ̀ jẹ́ ń lé wọn bá in the name of Jesus Christ gbogbo ẹni tó ti yà mí lẹ̀ ọlọ́run jẹ́ ń lé wọn bá padà in Jesus name now bẹ́ẹ̀ ṣe gbé ọwọ́ yẹn sókè ṣe lè jíjó ọpẹ́ ẹ̀ẹ́kàn ijó yẹn láti fi dúpẹ́ tó ṣe láti fi gbéga fún tó dánwò ní àná ẹ̀yin lè mọ́ wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ mọ́ kó tún ṣe bẹ̀bẹ̀ ẹ wà àwọn testimony bó ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ní nǹkan kan tí mo fẹ́ ṣe láàárọ̀ yìí lẹ́yìn àdúrà tí ń bá gbà fún yín màá sì ní kẹ́ ẹ gbé àná yín tiwọn tí mo fún yín lánàá ẹ gbé wá sórí facebook ẹnìkan ní èyí tí mo nílé ni òyìn wà lánàá ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní òṣòdì níwájú ọlọ́run àtẹ̀yàn irú ìpàdé báyìí kì í ṣe ìpàdé tó convenient but ẹ̀mí olúwa ní ikọ̀ mi lọ sí òṣòdì tó bá ti di ọ̀la sátọ̀dẹ̀ ní aago méje ìgbà tí ó bá fi di aago mẹ́sàn-án àbọ̀ wòlíì ọ̀dẹ́kùnrin ó ti kú lẹ́kọ̀ọ́ ẹnìkan ní 7-9 bẹ́ẹ̀ ni mo sọ bó gbóṣe ń jẹ́ ti ọlọ́run ibẹ̀ ni èmi àti yín ó ti lọ pàdé bàbá mi ológo àjọbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní òṣòdì máa júwèé bí tá a fẹ́ lò nísìmọ́ bọ̀ the same òṣùmàrè náà mo rí ń wẹ́mà àní kété téèyàn bá ti rírun nǹkan báyẹn nǹkan ni ẹnìkan ní wòlíì àwọn tí ń bẹ lóṣòdì kí lẹ fẹ́ ṣe fún wọn màá bá wọn mánà ẹyin tí wọn ìlọ́wọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ olúwa ni mo fẹ́ tún pèsè iṣẹ́ testimony kan ń bẹ àwọn testimony èèyàn 1000 kó tún jáde láti bẹ̀ so mò ń padà bọ̀ ẹ jẹ́ ń ṣe báyìí o ká tó jíjú ọpẹ́ ẹ jẹ́ ń pe ẹni yìí kí wọn pásítọ̀ ìkọ́ bá ń júwèé ibi tí mò ń bọ̀ lóṣòdì.
1: gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lóṣòdì tẹ́ ẹ wà ń ṣógúnlẹ̀ tẹ́ ẹ wà lájàwọ́ estate tẹ́ ẹ wà ń 798 gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà mushin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ láti kétu alápẹ̀rẹ̀ gbàrígà gbàgádà ẹ bèrè òṣòdì bọ́ládé bus stop ẹ sọ pé ń lọ jalisco field lẹ́yìn òṣòdì sọ̀lọ̀ local government. God bless you.

0: wọnú gan bó ṣe ń sọ ojú mọ́nàmọ́ná yẹn tó ló ṣe kankan yẹn ó máa di wàhálà tó sojú bí àwo mọ́nàmọ́ná o gbọ́dọ̀ gbà pé wọ́n lọ ṣe. Are you hearing me now? Another one, apologizes is yale. O gbọ́dọ̀ bẹ̀bẹ̀ mo wà sorry fún nǹkan tí mo ṣe. Another one, mo kọ́ gbà pé mo ṣàrìṣe. Two, mo tọrọ àforíjì fún àṣìṣe mi lọ́dọ̀ Ọlọ́run ni o tàbí lọ́dọ̀ èèyàn. Ibas anywhere. Sọ pé àṣìṣe tí ò ní látúnṣe. Mi ò ní rọ̀lú. Sàmì lẹ́ẹ̀mẹta. Orúkọ rẹ̀ àtẹ̀rí ẹ̀.
1: Babatunde Oluwatosin lorúkọ mi láti ìlú Ìkirè. Ìgbà tí mo wà ní oyún ọmọ yìí, ìjọ tán fún mi pé kí n bímọ, ó ti kọjá sẹ́yìn bí oṣù méjì. Àǹtí mi sá fún mi lórúkọ arúgbó ọjọ́ bí mo ṣe lọ́jọ́ kẹrin ni mo bímọ.
0: Ó yẹ kó ti bímọ yẹn, bọ̀ kò tètè wá. Bọ̀ àǹtí ẹ̀ kan wá fún ọ lórúkọ arúgbó ọjọ́. Bó ṣe lò báyìí. Kò ju tán mélòó kan àánú dìde bàbá bímọ láyọ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣé fún yẹn lo dẹ̀bí?
1: Fúnra mi mo bí.
0: Ó ní dààmú ayé. Ọlọ́run

0: FM 88.7 Shining Supreme.
1: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún tìgbọ́n ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: tutu
1: tutu
0: kiyo tutu maba mu
1: abiodun aseti yi n sin mi yo lo ba won o bi awon whiskey do se ti
0: ah eh
1: awon o bi awon whiskey
0: eh kan ri mi se kan wa fi ti jan sise
1: o ti ye bayin
0: eh
1: o ni da momo
0: eh ani ti ebi ba npa to ba ni pojo ro to joko nu le
1: ni opo
0: ah wani eni ojo pa eni to ro pa ise ni opo nto o o da ka dupe lowo ba laura bi to nu pe ka tu ojo ni ojo kejo osu ikaro odun 2026 lawo lede gesi awon bi omo nike awon bi ejina rafaeli te won pe
1: se won na se de
0: gesin
1: eh
0: yo sa ka abidi abidi olowe akeye o pe te ko ojumo o e ma tu ko ojumo mo na ye ka ye ne bi kibi ti ikane ye to ba fe de la ro to ni te ti lanfani lati ma gbo wa e te nbe lori ibusun yi bayi to jo ka mole gbogbo yin la ki e na to ye pe e ti nbe lenu ise yin eh bi ti arai
1: Eh
0: ah. Ta eh.
1: Workaholic.
0: Eh, ko lo nja nu. Ibi ori bada ni sin be na la gbe. Ije ori gbe ro wa fun na la ji. Ala, do mi re dododo. O ti da te to ge bi ise re la ro to ni. Ari ni abere ari ni abere wo. Ayo jeje, ayo la o mo baba ti sha lo ko ti me ko ojumo o. Opolopo owe royin ni je be ti njo nble waju wa laro toni lodo temi vanguard nbe bi Nigeria Tribune nbe be guardian te mo iwe royin daily post gbogbo won ni won ko agbada wa ri eri ba wa wadi laro toni
1: oju opo channels the punch at Nigerian Tribune to fi mo daily post le mi ko si waju mi bi
0: o da o ka sore gbera nitori pe ade bi ise ma se agbo le ni won peru won lati le gbimo asofin agba ile wa nbe na nu o ti koroyan bode laro toni won pe ile gbimo asofin agba ile wa won bo wolu atunse si iwe ofin ilana eto ribo ọdún 2026 ilégbìmọ asòfin àgbà ilé wa ni wọn ti fọwọ sí àtúnṣe lórí òfin tó ní ṣe pẹlú ọrọ ètò ìdìbò tọdún 2026 pẹlú àfojúsùn wípé ọrọ gbogbo òun náà ni yóò jẹ wípé yóò máa ṣe bẹẹ tí yóò máa bẹ o lọrọ ilé ẹjọ lórí àwọn ọrọ kọọkan eléyìí tí ó bá nsúyẹ kó tó di pé ọrọ ètò ìdìbò wáyé nísànsán ìfọwọ́sí òní ni o tele abo ipa abo ele ti won te pepere ele latodo eni tin se alaga igbimo te boto lori oro ajo olominira eleto idibo apapo ile wa senator samola longi tin se omo egbe oselu apc to wa lati ipinle plateau lako ijoko ohun lana ojo ojo boni o won pe igbero atunse lori oro ilana eto idibo na o ni o ja wi pe won ni fojusun re da lori ati le di awon alafo ati yanju gbogbo awon gbogbogbo eleti o ni se pelu alakale ati oro a ngbe ejo lo ile ejo gan lori oro eto iribo ko to di pe eto idibo yo waye ni san san bagadi olose fakun fakun laro toni
1: ejo te waju lori opo channels mo ti gba si royin ye gege bi ilegbimo asofin lewa ti se mu idaduro ba ase kan ti won ti saju pa eleyi to ti won mu ki aye si sile fun awon ti won ba je alenu lona iyo awon asiwaju ti won ti wa ni ilegbimo asofin apapo ilewa fun se te waye lati le tun jade lati dupo gege bi eto idibo odun 2027 bi o ti se simole gbadi igbese ti won kede lasiko ti won se ijoko ile nibe ohun ni an to je agba oje ni ile igbimo asofin le wa ni o ti je ko di bimo ye pe pelu igbese otun ye awon asofin ti won ba nbe nipo lowo lowo won le jade lati dupo gege bi amo ile igbimo asofin lodun 2027 pelu awon ilana alakale eleyi ti o ti nbe nle tele oju opo channels ni ko yin wa lawo otun ni
0: mo lo sinu iwe ero yin Nigeria Tribune ọpẹ ilé ẹjọ́ fi pátọ́ lórí ẹjọ́ kan tí aṣòfin tẹ́lẹ̀ rí ń pè wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́gilé abala kan nínú ìlànà òfin ètò ìdìbò tuntun ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ ètò kalẹ̀ ìlú Àbújá lọ́jọ́bọ̀ òun ni wọ́n ti fi pátá lórí ẹjọ́ kan eléyìí tí aṣòfin gbà kànà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìgbòkúẹ̀ ìgbòkúẹ̀ tí ó gbé lọ síwájú ilé ẹjọ́ ọ̀hún ètí ó fi bẹ̀rẹ̀ wípé kí wọ́n fagilé abala kejìdínláàádọ́rùn-ún section 88 ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n tó mọ abala kan bẹ̀ ọ́ lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2026 onídàájọ́ James Omotosho nínú ìdájọ́ rẹ̀ ó jẹ́ kí ó di mímọ̀ wípé ìgbòkúẹ̀ lẹ́ni tí ó ti fìgbà tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa lórí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń ṣe ìjọba láàrin ara ẹni ó ní ẹjọ́ tí ó pè náà ó ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ bákan náà ni kò dẹ́tọ̀ láti pe ẹjọ́ ọ̀hún o Nigeria Tribune ó ló ṣe bẹ́ẹ̀ tó tú ìròyìn bóde láàárọ̀ tòní.
1: Ọ̀nì ni kò ní dàlá gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga àpapọ̀ tó fi ìlú Àbújá ṣe ibùjókò ti ṣe mú òní ọjọ́ etì ti ṣe ọjọ́ keje nínú oṣù karùn-ún láti fi gbé ẹjọ́ kan eléyìí tí ó pè fún wípé ẹ̀ẹ́dẹ́gùdù Lucky Jonathan lọ́wọ́ kọ́ kó má ṣe lè jáde dupò ààrẹ lọ́dún 2027 ṣe rí ìpẹ̀jọ́ yìí òun ni agbẹjọ́rò kan ìtọ́pọ̀lúkọ rẹ̀ ní Jamiru Jideobi òun ni ó pè níwájú ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ kéde Jonathan gẹ́gẹ́ bí ẹni tí kò tọ̀nà lábẹ́ òfin láti lè jáde dupò ààrẹ lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ yìí bó ṣe ń rọ ilé ẹjọ́ wípé kó tọ̀nà fún Jonathan láti tún jáde tẹ̀sí gbogbo ayé ipò wọn jáde dupò ààrẹ lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú yòówù tí ó ti lè fẹ́ jáde lọ́dún 2027 ó wá ní ilé ẹjọ́ ò ẹ tún pa á lọ́ṣẹ fún àjọ inec tí ń ṣe àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà láti má ṣe lè ṣe àgbéjáde orúkọ Jonathan gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ nínú lábẹ́ àsíá èyíkéyìí ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ní punch ló sọ di mímọ́.
0: Mo lọ sínú ìwé ìròyìn gẹ́dà ló ń ṣe bẹ́ẹ̀ tí ń kọ́ gáìdì láàárọ̀ tòní inú ẹgbẹ́ òṣèlú ADC ńbẹ̀ náà ni mo balẹ̀ sí o àfi bíi pé àbàtà kò bódò tán ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe ni pé àwọn ò mọ kankan lórí ìgbérò ẹ̀yìn ètò ìpàdé tó jẹ́ àyàn ọmọye láwọn ìpínlẹ̀ gbogbo ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ni wọ́n ti jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn kò mọ kankan nípa ìgbèrò kan látọwọ́ àwọn èèyàn kan tí wọ́n ní pé àwọn fẹ́ ṣe ìpàdé àyàn àwọn ọmọ olóyè eléyìí tá a mọ̀ sí state congress ìyẹn láwọn ìpínlẹ̀ kan àtẹ̀léde eléyìí tí ó wá látọwọ́ akọ̀wé ìròyìn àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Bọ́lájí Abdullahi ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe lọ lọ́wọ́ lórí ìdájọ́ ilé ẹjọ́ gíga eléyìí tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú ADC ó ní wọn kò ṣe bẹ́ẹ̀ tí ní pé wọ́n fẹ́ ṣe congress kankan títí di àkò eléyìí tó jẹ́ wípé àkókò eléyìí tí àwọn ọmọ olóyè tí ń bẹ lórí àlééfà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò fi tẹnubodò tẹnubepo ọgbà bẹ́ẹ̀ ni ó wá rọ gbogbo àwọn alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú ADC náà láti dẹ́fìlà mọ́wọ́bẹ̀ sí gbogbo ìpín kan eléyìí tí àwọn kan lè máa fi pè wọ́n wípé kí wọ́n wá kópa níbi ìpàdé eléyìí tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ tí wọ́n ti yan àwọn ọmọ olóyè náà èyí ò state congress gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kí ó di mímọ̀ ó ní iṣẹ́ àwọn ọ̀bà yìí jẹ́ ẹ̀dá eléyìí tí wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni o guardian olóṣè bẹ́ẹ̀ tó kó ìròyìn ọ̀bọ̀dẹ.
1: Ẹjẹ́ kẹ́mi náà ó mú lójú ọ̀pọ̀ Nàìjíríà Tribune lọ́rọ̀ tòní àwọn ọmọ ẹgbẹ́ tó fi mọ́ àwọn àgbààgbà lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú APC láti àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara wọ́n ti ṣe pàdé pọ̀ ìyẹn onílùú Ìlọrin lánàá tí ṣojú ọjọ́bọ níbi tí wọ́n ti kéde àtìlẹyìn wọn fún ẹnikẹ́ni eléyìí tí àwọn bá pinnu pawọ́pọ̀ finúkanú fi ìmọ̀ṣọ̀kan láti ṣe àgbéjáde orúkọ rẹ̀ fún àwọn ètò ìdìbò ọdún 2027 wọ́n wá ṣèlérí o wọ́n ní èyíkéyìí ìgbésẹ̀ eléyìí tí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara tí wọ́n bá gbé òun làwọn tẹ̀lé wọ́n tún wá jẹ́ kó di mímọ̀ pé àwọn ní ìgbàgbọ́ eléyìí tó dúró digbí lórí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà yálà ní ìpínlẹ̀ yìí tàbí látòkè nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ ọ̀hún àti akọ̀wé ẹgbẹ́ tí a mọ̀ sí Amalgamated APC Elders and Stakeholders Forum ìyún ọ̀jọ̀gbọ́n Khalid Dasoke àti Ambassador Julius Balogun wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n ní àwọn àgbààgbà àti àwọn abẹnugan yóò tẹ̀lé àbábọ̀ ohunkóhun tí wọ́n bá fẹnu kò lé lórí ibo yóò jẹ́ ṣíṣe lórí àwọn tí wọn yóò jáde dupò ìyún lọ́dún 27 lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí APC nípínlẹ̀ Kwara Nigerian Tribune wọ́n ròyìn tó ṣẹ̀rí ẹ̀ lára ọ̀tẹ̀ ní.
2: ó dé mo sì ń bẹ nínú ìwé ìròyìn guardian ẹgbẹ́ kan tí a mọ̀ sí obedient movement wọ́n ṣe bẹ́ẹ̀ kọ̀yìn sí eagle kan wọ́n wá jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn ní ìfarajì tó gbogbo sí peter obi ẹgbẹ́ kan tí a mọ̀ sí obedient movement ó ní ó ti fìpátálárí àwọn ètò kan tí mọ́ ìkéde kan látọwọ́ àwọn èèyàn kan tí mọ́ àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n ń sọ wípé wọ́n bẹ lábẹ́ orúkọ náà àti ètò ẹgbẹ́ ọ̀hún o eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ ìyẹn nípa ta ni adarí àti nípa ìdámọ̀ ẹgbẹ́ ọ̀hún o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́jọ́ bọ̀ ẹgbẹ́ kan ni wọ́n kéde ara wọn gẹ́gẹ́ bí obedient movement eléyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé a ti fẹ̀yìn kúlé ọwọ́ o júwe ilé fún olùdíje dúpọ̀ ààrẹ ń gbà kànà ní peter obi àti àwọn adarí kan gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kí ó di mímọ̀ ọgbà bẹ́ẹ̀ àtẹ̀jáde kan tí wọ́n wá fi léde látọwọ́ ẹni tí ó jẹ́ adarí olùṣàkóso lápapọ̀ ẹgbẹ́ obedient movement èyún ọ̀mọ̀wé yunus atanko ó jẹ́ kí ó di mímọ̀ wípé ẹgbẹ́ ọ̀hún ó ní kò ní igun kankan bó tilẹ̀ wò ó kéré ọmọ ó ní kódà àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní wọ́n lé peter obi ó ní àwọn ò tilẹ̀ mọ̀ wọ́n bó tilẹ̀ wò ó kéré ọmọ o bá gájà olóko ìròyìn bóde.
1: ẹ jẹ́ kẹ́mi náà ọmọ onínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ tòní àjọ kọ́sítọ́ọ̀mù ẹ̀ka tìpínlẹ̀ Kwara wọ́n ti kéde yáyáyáyá wípé owó tó tó bílíọ̀nù mẹ́ta lé ọwọ́ mẹ́jọ òun ni àwọn ti wọlé ní ìpínlẹ̀ àkọ́kọ́ ọdún tá a wà nínú ààyè ìyún láàrin oṣù kínní sí oṣù kẹta ọdún 2026 tọ̀hún ti bí wọ́n ṣe ti ẹnu ibodè eléyìí tó pààlà láàrin ilẹ̀ nàìjíríà àti ilẹ̀ bẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí àjọ kọ́sítọ́ọ̀mù ìyún nípínlẹ̀ Kwara ìyẹn nájùmọ̀ ògúndẹ̀yẹ bí ó ṣe fi léde lánàá ọjọ́ ìjọba lásìkò tó ń bá wọn níròyìn tó bá wọn tàkùrọ̀sọ lórí àwọn àṣeyọrí àjọ yìí ìyún nílùú ìlọrin ìpínlẹ̀ Kwara ògúndẹ̀yẹ ó jẹ́ pọ̀ dúmọ̀ pé àwọn ṣe àṣeyọrí yìí látàrí àwọn àkànṣe iṣẹ́ kan àti ìgbógun ti ṣíṣe fàyàwọ́ inú ìròyìn the punch ni ìròyìn wà lára ọ̀tún ni.
2: ó dá kó tó di pé wọ́n ṣe ojú ewé ìwé ìròyìn daily post ti ń bẹ lọ́dọ̀ tèmi lápá bí kádẹ́ka polówó ọjà kápolówó ọjà ti ń bẹ lórí igbá tí a ò ní ta láṣẹ ọlọ́run ba á lọ́wọ́ o
1: à ń bọ̀ wá.

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ilẹ̀ fẹ́ mọ̀ nípa ètò ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrazak. Kí lọ́rù yín lójú èwo ló ń dàbí àríyànjiyàn. Níbo nìjọba wakọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ yìí dé? Kí làwọn ètò tíjọba ní láká láti máyé mú gbàdẹrùn fún tolórí tẹlẹ̀ mú lẹ̀ yìí? Orí ètò etí ọba lé náà lẹ́ẹ̀ ti máa gbọ́ gbogbo ẹ̀. Lórí ìkànnì Diamond 88.7 FM lọ́rí ní gbogbo ọjọ́ Jímọ̀ bẹ̀rẹ̀ láago mọ́kànlá ìyálẹ̀ta títí dáago

ilẹ̀ fẹ́ mọ̀ nípa ètò ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrazak. Kí ló rú yín lójú? Èwo ló ń dàbí àríyànjiyàn? Níbo nìjọba wakọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ yìí dé? Kí làwọn ètò tíjọba ní láká láti máyé mú gbàdẹrùn fún tolórí tẹlẹ̀ mú lẹ̀ yìí? Orí ètò etí ọba lẹ́nà lẹ́ ti máa gbọ́ gbogbo ẹ̀. Lórí ìkànnì Diamond 88.7 FM lọ́rí ní gbogbo ọjọ́ Jímọ̀ bẹ̀rẹ̀ láago mọ́kànlá ìyálẹ̀ta títí dáago

0: ilẹ̀ fẹ́ mọ̀ nípa ètò ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrazak. Kí ló rú yín lójú? Èwo ló ń dàbí àríyànjiyàn? Níbo nìjọba wakọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ yìí dé? Kí làwọn ètò tíjọba ní lákàá láti máyé mú gbàdẹrùn fún tolórí tẹlẹ̀ mú nlẹ̀ yìí? Orí ètò etí ọba lẹ́nà lẹ́ ti máa gbọ́ gbogbo ẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM lọ́rí ní gbogbo ọjọ́ jímọ̀ bẹ̀rẹ̀ láago mọ́kànlá ìyálẹ̀ta títí daago méjìlá ọ̀sán gbẹ̀rẹ̀. Wákàtí kan gbáko lẹ́ fi máa gbá àwọn ọ̀rọ̀ tó ní ose pẹ̀lú iṣẹ́ ìṣe ìjọba nípínlẹ̀ Kwara. Ètò yóò sí fẹ́ta nú kò sì sí fanbani ló kọjẹ́. Àtatọ́kùn àtolùgbọ́ ètò àtàwá tá a fẹ́ dá sí. Oyè àtẹ̀rí tí òmú kò bá kú gbé ara ẹni dání ni ẹja fi ṣàkọmọ̀nà. Níbi tá a ti máa pàdé àgbò òṣèlú
1: The time is 12 o'clock.
2: Ago méjìlá ti lù.
3: Ó ń fẹ́ sinmi létí. Ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.

0: one radio station. Number one radio station. In the mix. The mix. And we ain't stopping.
1: And 88.7 FM.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gánú.
4: Bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.

0: ẹ̀kasàn-án àsìkò ìmúrasílẹ̀ pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣetán o láti kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n bá nífẹ̀ẹ́ láti fi ilẹ̀ South Africa sílẹ̀ padà wá sílé o. Sẹ́nítọ̀ Mustapha darapọ̀ mọ́ ikọ̀ àwọn olùwápò gómìnà nípínlẹ̀ Kwara. Àjọ tó ń wo sàkún ojú ọjọ́ nílẹ̀ wa NIMET ti jáwé akíwọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù tó ṣeéṣe ò kó wáyé nípínlẹ̀ Kwara àtàwọn ìpínlẹ̀ mìíràn. Nílẹ̀ òkèrè ẹgbẹ̀lẹ́gbẹ́ ènìyàn pàdánù ẹ̀mí wọn níbi àkọlù kan tó wáyé láwọn abúlé tó ń bẹ láàrin gbùngbùn ilẹ̀ Mali látọwọ́ ikọ̀ agbésùnmọ̀mí o. Lágbọn ìròyìn eré ìdárayá ikọ̀ Falconet fojúsọ́nà fún àtijáwé olúborí níbi ìdíje ikọ̀ mẹ́sàn-án yọ pẹ̀lú ikọ̀ tilẹ̀ Malawi. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lamúdé láti kàn ní ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM. Ìlọrin ọ̀làǹrẹ̀wájú òye wọlé ni oníròyìn yín. Ẹkúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ wá lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
2: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́, kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n lójú ayé, o tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbóyin láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
5: láti ilé-iṣẹ́
4: Diamond FM.

Ẹ kú dédé wòyí o. Káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi lákòókò yìí. Adesina College of Education tí wọ́n wà ní ìlú Ṣàárẹ́ ni wọ́n rán mi sí gbogbo yín. Pàápàá jùlọ ẹni tó ń gbìyànjú láti lọ ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tí kò sí agbára fún irú wọn. Adesina College of Education ló ní kí ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù láti wọ Adesina College of Education. Ọ̀fẹ́ ni ẹ tún kàwé ní Adesina College of Education. Tó túmọ̀ sí pé ọ̀fẹ́ ni school fees wọn. Kódà tó fi dórí hostel accommodation. Ọ̀fẹ́ ni ilé-ìgbé ọ̀fẹ́ wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní Adesina College of Education pẹ̀lú. Bí ẹ bá ṣe ń kọ́ ẹ̀kọ́ ti ìmọ̀ ti ìwé, bẹ́ẹ̀ ẹ tún máa kọ́ ẹ̀kọ́ ti iṣẹ́ ọwọ́ ní Adesina College of Education. Bí ẹ bá ṣe ń parí ètò ẹ̀kọ́ yín ní Adesina College of Education. Bí ẹ bá ṣe ń gba ìwé ẹ̀rí NCE, ìyẹn NCE Certificate. Bákan náà, ẹ ó tún máa gba TRCN Certificate, ìyẹn Teachers Registration Certificate of Nigeria, TRCN. Pẹ̀lú ẹ̀, ẹ wá gbọ́ o. Ohun tó lè mú ọ pójú òṣùwọ̀n láti wọ Adesina College of Education ni wọ̀nyí o. Tí o bá ti ní kírẹ́dìtì márùn-ún, èyí tó ní mathematics àti English nínú, tí ìjókòó ìdánwò rẹ kò sì ju ẹ̀mejì lọ nínú WAEC, NECO, NAPTEP àbí èyíkéyìí Arabic Certificate. O ti pójú òṣùwọ̀n láti kẹ́kọ̀ọ́ ní Adesina College of Education tó wà ní ìlú Ṣàárẹ́. Ní ẹgbẹ́ ìfẹ́lódún Local Government Secretariat ní òpópónà Ṣàárẹ́ Òkè Ọdẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga tí kò sí agbára fún wọn láti tẹ̀síwájú ẹ̀kọ́ wọn. Tí a bá ń sọ̀rọ̀ nípa owó iléèwé, àǹfààní ńlá rèé tí ó wọ́pọ̀ fún gbogbo ẹni tó ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Adesina College of Education tó wà ní ìlú Ṣàárẹ́, wọ́n gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní Adesina College of Education gbogbo ẹ̀ pátá ni ìjọba yàn lóǹtẹ̀. Adesina College of Education is a government approved higher school of learning and all courses offered at Adesina College of Education were fully accredited. Àṣé lóòótọ́ ni pé kòkòrò tí ó fi ìdí wúlẹ̀ tí ó jọ lúbúlúbú bíi ti kúlú sọ òsí, tó túmọ̀ sí wípé ilé ẹ̀kọ́ òun tí ó ṣe àyàgbàgbà pé ẹ wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ bíi ti Adesina College of Education tó wà ní Ṣàárẹ́ yóò làágùn gan. Gbogbo ẹ̀ka ilé ẹ̀kọ́ Adesina College of Education ló pójú òṣùwọ̀n ló pójú owó. Bíi School of Languages tó kọ́ English Language, Arabic Language, Yorùbá Language sábẹ́. Ká tún wá lọ sí School of Art and Social Science. Àwọn ohun tó wà lábẹ́rẹ̀ rèé: Social Studies, Political Science, Christian Religious Studies, Islamic Religious Studies, Economics, History, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá tún wá dé School of Vocational and Technical Education, ibẹ̀ láti máa rí Business Education, Agricultural Science Education. Ẹ ká lọ sí School of Sciences.
ibe lati se alabapade mathematics chemistry physics biology integrated science computer science ati bebe lo labe eka eto eko school of education na ogbeyin ibe lati ma ri primary education early childhood education and care ati bebe lo e ma gbagbe pe credit marun ninu o level Tony mathematics ati english ninu pelu subject meji to fara pe iru eko ti o fe ko eyun ninu waec neco naptep ati eyikeyi arabic certificate ti ijoba jan lo nte ko wa tan sibe o gbogbo eyin awaiting result ninu waec neco naptep ati eyikeyi idanwo ti a le fi wole si ile eko giga anfani wa fun yin lati wole si additional college of education to wa ni ilu sare e di phone number won yi muna fun kohun ti e ba ni lati bere nipa additional college of education 081 41 53 93 91 081 41 53 93 91 ati 081 11 34 11 34 081 11 34 11 34 pelu 070 34 35 47 46 070 34 35 47 46 additional college of education

0: 7.
1: Mi ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ̀gbádùn rẹ̀.

walking no mama one. Bọ́bá tí ń balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ tó rinlẹ̀ gbìgbì ọmọ gbọ́ àwọn tèmi tán dá lógo yẹn mà àwọn tí a gangan nígboro ayé tán mà bó ṣe ń lọ wà máa gbọ́ ọmọ mi yẹn ti dé.

Great Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura ṣe ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ tí ó sì tún ní ààyè tí ó fẹ́ dáradára ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìídò látọwọ́ aláṣẹ tó mọ kú tó pọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ buffet láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bíi lobby bar níbi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀kùnrin ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí ó mu wẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírọ̀rùn márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Àjànàkú Bus Stop Ilorin Kwara

0: station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
3: Ẹ̀kú rọ̀lẹ́, èyí ni ìròyìn ní ṣókí láti lè ṣẹ̀wà Diamond 88.7 FM, Ìlọrin. Igbákejì ààrẹ Kasim Sheikh tí màá ti fi ọwọ́ sí ìwé fọ́ọ̀mù láti dupò lẹ́ẹ̀kejì ti ààrẹ Bola Tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027 gẹ́gẹ́ bí òǹdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Ó ti fi fọ́ọ̀mù ọ̀hún ṣọwọ́ sí ìgbìmọ̀ amúṣẹ́ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá, èyí tí ó fi parí ètò àti ìfìdímúlẹ̀ ìdúpọ̀ ẹlẹ́ẹ̀kejì ààrẹ Tinubu. Ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ lórí ohun tí wọ́n pè ní àṣìlò àbí àṣìpé àpèlé ààrẹ orílẹ̀-èdè yìí Bola Tinubu láti ọ̀dọ̀ àwọn lájọ-lájọ àwọn ẹgbẹ́ mìíràn. Ó rọ àwọn ènìyàn láti tẹ̀lé ìlànà tó tọ́ kí wọ́n ó sì máa pe ààrẹ ní àpèlé tó tọ́ láti àkókò yìí lọ. Ẹni tí ó ń jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ Senator George Akume ló sọ̀rọ̀ ohun di mímọ̀ lónìí nílùú Àbújá nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ láti ọ̀dọ̀ olùgbaninímọ̀ràn nípa ètò ìròyìn rẹ̀ Yomi Odunuga. Mínísítà tí wọ́n fà kalẹ̀ fún ipò mínísítà agbára lórílẹ̀-èdè yìí Joseph Ọlásùnkànmí Tégbè ló ti sẹ́ ìròyìn tó ń sọ wípé ó ṣèlérí fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé òun yóò ṣe àtúntò àti rí dájú pé iná mọ̀nàmọ́ná kò ṣe mọ̀nàmọ́ná lẹ́yìn tí òun bá gbaṣẹ́ láàrin oṣù mẹ́ta. Tégbè láti ẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ rẹ̀ Adéọlá Adélábú ṣe àpèjúwe irú àwọn ìròyìn bẹ́ẹ̀ bí àsìgbọ́ọ̀rọ̀. Ó ṣàlàyé o wípé ọ̀tọ̀ ni tóun sọ nígbàtí àwọn aṣòfin àgbà ń fi ọ̀rọ̀ wá òun lẹ́nu wò lọ́jọ́ kẹfà oṣù karùn-ún ọdún yìí. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá ti sún ẹjọ́ tí wọ́n pè nínú ẹni tí ó jẹ́ olóyè ẹgbẹ́ òṣèlú ADC Nafiu Bala Gombe léyìí tí ó pè tó fi tako ìdarí ìṣàkóso ẹgbẹ́ náà lábẹ́ ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ David Mark. Adájọ́ Emeka Nwite ló sún ẹjọ́ ọ̀hún síwájú di ọjọ́ míì ọjọ́ọre lẹ́yìn tí olùpẹ̀jọ́ sọ fún ilé-ẹjọ́ wípé òun ti tún gbé ẹ̀sùn lọ sí ọ̀dọ̀ adájọ́ àgbà nílé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ pé kí wọ́n gbé ẹjọ́ kúrò lọ́dọ̀ adájọ́ tó ń bójútó ẹjọ́ náà tẹ́lẹ̀. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébáre ní Diamond 88.7 FM Ìlọrin.
1: Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ̀gbádùn rẹ̀.

0: àsìkò yìí o. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ó ní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ń ṣe packed smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gógó lọ̀rẹ́ àgbẹ̀.
1: Alẹ́ nígbà tó òrùn wọ̀, wọ́n gbé àwọn abirùn tó Jésù wá. Onírúurú ni àìsàn wọn, wọ́n sì fi ayọ̀ lọ ilé wọn. Jésù oníṣègùn ńlá ń pè ọ́ níbi àkànṣe ìṣọ́ọ̀wọ̀ alágbára tó máa ń wáyé ní Friday kejì oṣooṣù, Night of the Great Physician. Àṣálẹ̀ oníṣègùn ńlá tí Olúwa ti ọwọ́ Faith Clinic Gospel Center gbé kalẹ̀, níbi tí Olúwa ti ń ṣe ìwòsàn ara àti ẹ̀mí. Wá, Olúwa yóò wò ó sàn lára àti lẹ́mí. Physical and spiritual healing. Àkòrí tóṣù yìí ni Greater Grace, oore ọ̀fẹ́ ńlá. Great Physician, oníṣègùn ńlá. Time 10 p.m. nínú gbọ̀ngàn Emmanuel Baptist Church, Sabo-Oke, Ìlọrin. Ministry, Evangelist Dr. J.B. Oyebanji and other anointed men of God. Ministry in songs, NGP Voices. Jésù oníṣègùn ńlá ń retí rẹ ní Friday tọ̀sẹ̀ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08094444014. Come and be blessed.
2: Fedobin Ion and Care, the good for your body, yeah, you, yeah.
3: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
4: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
5: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
6: Ha, ní àwọn ẹni yìí fẹ́ kí n rówó tó pọ̀ tó báyìí.
7: Màmá gògó kí ló tún dé?
6: Gògó ni o. Ilé ìwòsàn tí mo gbé lọ fún ìtọ́jú. Àwọn ni wọ́n bu owó tó lè fa ni lápò ìyá fún wa.
7: Ẹ̀yin ò forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdíyelófò ìlera ni.
6: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
7: Àǹfààní ńlá lètò ìdíyelófò ìlera. Ẹ kàn ní láti forúkọsílẹ̀ nílé ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín. Tàbáwọn ilé ìwòsàn tá a jàn lóǹtẹ̀ lábẹ́ àjọ Kwara Care. Tí yín ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbádùn ètò ìwòsàn lẹ́dínwó níbikíbi nípínlẹ̀ Kwara.
6: Lóòótọ́.
7: Bẹ́ẹ̀ ni o, ó dà gan pápá. Ètò ìdójútòfò ìlera yìí wúlò gan fáwọn aláboyún bíi tìrẹ. Tàbí irú gògó tí ò tí ì pọ́mọ ọdún márùn-ún. Nítorí pé ẹ nílò kẹ láǹfààní sètò ìlera tó péye lóòrèkóòrè. Tẹ́sí mọ̀, béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ni ọmọ sanwó sí. Ṣùgbọ́n lópin ìgbà tẹ́ bá ti forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò ìlera, ẹ kàn mọ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte. Lọ́fẹ̀ẹ́ fẹ́ lòmíì pàápàá bí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
6: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
7: Ẹ mọ dàmí lóhùn jàre, ṣùgbọ́n kì í ṣàwàdà náà. Nítorí pé àǹfààní ńlá ní bẹ́ nínú ètò ìdójútòfò ìlera. Tẹ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò ìlera lẹ́kùnrẹ́rẹ́ sí, ẹ kàn sí ọ́fíìsì àjọ Kwara Care tó wà ní House 27B, Amadu Belowe, GRA Ìlọrin, tàbí kẹ́ pé wọ́n sórí ẹ̀rọ tí wọn ò ní jáwọ́ yín. Tẹ bá pè yí 0800 100 1001. Àjọ Kwara Care lolùkéde.

Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka àmúlùdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton, nyerin, nyerin.

0: You're in the mix. You're in the mix. You're in the mix. 88.7 FM.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM Ìkànnì tó ń tàn, nyerin, nyerin.
0: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.
2: Fedobin Ion and Care, be good for your body, say you, yeah. Oh, yes.
3: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
0: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.
4: Ẹ̀kú rọ̀lẹ́, wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣàlàyé ọ̀rọ̀ lórí àpèlé ààrẹ Tinubu. Ilé ẹjọ́ sún. Ilé ẹjọ́ ti sún ẹjọ́ tí wọ́n pè tako lórí ẹgbẹ́ òṣèlú ADC síwájú di ọjọ́ míì ọjọ́ re. Ọlọ́pàá fọwọ́ ṣìnkún òfin mú afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́tàlá ní Kwara. Ní ilẹ̀ òkèrè. Iran fẹ̀sùn kan ilẹ̀ Amẹ́ríkà pé ó ń ṣèkọlù ológun láì bìkítà. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Owó epo wọn sí bí Amẹ́ríkà àti Iran tún ṣe ṣe ìkọlù síra wọn. Lẹ́ka múlùúdùn. Wọn yóò dá Davido lọ́lá gẹ́gẹ́ bí ọ̀kan nínú adúláwọ̀ tó ti fakọyọ lágborin kíkọ lágbàáyé. Lẹ́ka eré ìdárayá. Agbábọ́ọ̀lù ikọ̀ Super Falcons Esther Okonkwo yóò gbórí ìjókòwòrán fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko. Ẹ kúrò lẹ́lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM. Ìlọrin olóyèdè Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ má gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí ìgbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Ẹ kú kalẹ̀.
5: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
6: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo ètí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
5: Ṣùgbọ́n lójú ayé, ó tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
0: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
7: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.

0: Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ti fọwọ́ sínkún òfin mú afurasí mẹ́tàlá tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn adàlúrú àti àwọn tí wọ́n ń lo egbògi olóró nínú iṣẹ́ ìpàráàrò tí wọ́n fọwọ́sowọ́pọ̀ ṣe ní agbègbè Láyípo Tánkẹ̀ nílùú Ìlọrin ni wọ́n ti ṣiṣẹ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n fi mú fínlẹ̀ tí wọ́n sì rí wípé àwọn ọ̀dàlúrú kan ni wọ́n ṣe bí ẹni díbọn bí ọlọ́kadà lágbègbè náà ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara tó ń Èjìrẹ́ Adéyẹmí ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nínú àtẹ̀jáde kan lónìí ó ṣàkíyèsí wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ń ṣe àwọn ohun tó lù mọ́ ìwà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní àwùjọ tó ń ti ìwà ọ̀dàlúrú àti lílo egbògi olóró lọ́nà àìtọ́ èyí tó lè da omi àlàáfíà àwùjọ wa rú ní àárín ìlú gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ó ṣàlàyé o wípé agbègbè ọ̀hún ni àwọn èèyàn ti ń fi ẹ̀sùn kàn sí orí ìwà tí wọ́n ń wù tó sì ti jẹ́ pé ojú ti wà lára wọn lágbègbè náà nílùú Ìlọrin ó ṣàlàyé wípé nínú iṣẹ́ ìfọ̀lúmọ́ tí wọ́n ṣe náà alùpùpù ọ̀kadà mẹ́rìnlélógún ni wọ́n rí gbà padà tó sì jẹ́ wípé márùn nínú wọn ni wọn kò forúkọ rẹ̀ sílẹ̀ tàbí ní nọ́mbà tó sì jẹ́ wípé wọ́n tún rí àwọn egbògi olóró bíi igbó ẹja àjẹrù colorado tramadol àti àwọn egbògi olóró mìíràn lọ́wọ́ àwọn afurasí. Bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn káàkiri àgbáyé lẹ́yìn tẹ́tí sí ní Diamond 88.7 FM Ìlọrin ìròyìn yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí aròyìn ẹ má yìí kúrò ní ìkànnì wa ìkànnì tó ta wọn yọ yìí.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM Diamond FM Shining Supreme.
0: Káàbọ̀ padà ìròyìn káàkiri àgbáyé lẹ́yìn tẹ́tí sí ní Diamond 88.7 FM Ìlọrin ní ilẹ̀ òkèrè. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní ilẹ̀ Iran Abbas Arachi ti fẹ̀sùn kan ilẹ̀ Amẹ́ríkà wípé níṣe ló kàn ń ṣe ìkọlù ológun aláìbìkítà lákòókò tó jẹ́ wípé ọ̀rọ̀ ìbáraẹniso àsọyépọ̀ ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì. Arachi sọ̀rọ̀ ọ̀hún lórí ìtàkùn ayélujára X rẹ̀ lónìí ní lẹ́yìn tí ikọ̀ méjèèjì bẹ̀rẹ̀ sí nàka àlébù síra wọn látàrí ìkọlù tó wáyé ní etíkun Strait of Hormuz bó tilẹ̀ jẹ́ wípé ìkọlù wáyé ní agbègbè ọ̀hún Trump tẹnumọ́ wípé kálùkù ló sì ti ìdá rẹ̀ bàkọ̀ lọ́wọ́ ó túmọ̀ sí wípé wọ́n ń ṣe ètò láti rí dájú wípé ọ̀rọ̀ àsọyépọ̀ ó ń lọ láàrin orílẹ̀-èdè méjèèjì lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà ṣíyàn ètò ogun tó wáyé náà ní oṣù kejì ọdún tá a wà yìí. Iran ni ìrètí wà wípé yóò fèsì sí àbá tí ilẹ̀ Amẹ́ríkà dá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé ilẹ̀ Amẹ́ríkà Marco Rubio ti ṣe sọ di mímọ̀. Iran ni ó ń ṣàkóso etíkun Strait of Hormuz gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé wọ́n ti ń ṣe ìkọlù sí àwọn tó ṣe àtìlẹyìn fún ilẹ̀ Amẹ́ríkà ní àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé léyìí tí wọ́n fi ń ṣe bí ẹnígbẹ̀san ìkọlù ti ilẹ̀ Amẹ́ríkà àti Israeli pawọ́pọ̀ ṣe sí ilẹ̀ Iran. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé owó epo ló tún ṣe bí ẹni fẹ́ gbẹ́nu sókè díẹ̀ lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà àti Iran tún kọjú ọ̀rọ̀ síra wọn ní etíkun Strait of Hormuz bó ti jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé wípé níṣe lòun kàn ń gbìyànjú àti dáàbò bo ara òun ní ìfèsì sí ìkọlù tí ilẹ̀ Iran ṣe sí àwọn ọkọ̀ ojú omi tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà nígbà tí wọ́n fẹ́ ń jáde ní agbègbè àárín gbùngbùn ìlà oòrùn ní ìtòsí Strait ọ̀hún léyè tí ó wáyé ní ìhà gúúsù ilẹ̀ Iran bó ti jẹ́ wípé owó epo tún ti rọra sún sókè sí dọ́là meta le ni ogorun ni bareli kan ko to di pe o tun tenu bodo pada si dola ogorun ni iye to wa lagbaye tele bo ti je wipe ikolu ohun bi o ti le je wipe ikolu sele are ile America Donald Trump shalaye loni ojo jimo wipe kaloku lo titi dare bako iyen ile America ati Iran bo ti e je wipe awon ti won je eleto iroyin ni ile America n shalaye wipe nkan ye o lo bo ti se ye ko lo baye o le ni idamarun epo ti a nlo lagbaye lo ngba etikun ibode Strait of Hormuz koja leye ti won si titipa lati gba ti ogun ti nlo laarin ile America ati ile Iran iroyin leka amuludun won ti daruko ilumoka olorin Nigeria David Adeleke ti gbogbo awon eyan mo si Davido gege bi okan ninu awon ti won yo da lola gege bi Adulawo to ti fitan bale leka orin kiko iyen 2026 Black Music and Entertainment Walk of Fame ni Atlanta Georgia ile America awon ti won se akoso ifame edani lola pataki ohun ni won daruko Davido gege bi okan ninu awon ti o fakoyo ti yo geke si ipele agba oje olorin Adulawo to ba di ojo kini osu kefa odun ti awaye eyi ni yo mu ki ohun na fe gbekegbe pelu awon olorin to je Adulawo ti won ti lamilaka lagbaye latari orin re timeless eyi to ko ti yo fi wa ni ipele awon ti won mo ti won si yesika kiri agbaye bi Fela Kuti ati awon eyan jankan jankan be iroyin leka ere idaraya elese ayo ni ko Super Falcons Esther Okoronko ni yo gbori ijoko woran fun odidi ose mefa bayi latari ifarapa toni ni bi orunkun re Okoronko lo ni ifarapa ni bi orunkun re nigbati iko agbabolu AFC Toronto ti won koju Aniflax ni ose ti a waye eni odun mokandini ogbon ni ireti wa wipe yo ti bo sipo ki won to lo koju idije ife eye ile Adulawo ti awon obirin odun 2026 eyi ti yo waye ni Morocco lojo 25 osu keje odun ti a waye Okoronko lo fakoyo gege bi okan gbogi ninu awon agbabolu iko Super Falcons leye ti won fi saseyori ni sa igbabolu eyi ti won kopa gbeyin o gba ayo meji sawon o si se iran lowo gbigbayo sawon le mefa wayo ajo toni si bolu afesegba lorilede wa Nigeria ajo NFF ti yan Abdul Makaiba ati Eboborise Nwajamore gege bi olori ati akonimogba iko agbabolu ti ojo ri won ojo ogun odun ati awon agbabolu okunrin ti ojo ri won ojo meta dini ogun lo ni sisentele iyan sipo ohun lo waye leyin ti awon igbimo alabojuto ogbon inu ni ajo NFF se ibuwolu awon mejeje leyin ipade awon alenu loro Makaiba ni yo ma shakoso iko Flying Eagles o ti koko mojuto iko Golden Eaglet be ni o ti sise gege bi amugbalegbe akonimogba ni iko Flying Eagles tele lasiko ti Paul Aigbogun se akonimogba uwoja momere ni yo di akonimogba iko Golden Eaglet leyin opolopo iriri to ti ni gege bi oluyanana ati alabojuto ni iko Super Eagles yo ma sise ohun ni o je olori iko to je iko akonimo bolu afesegba ni legbeko ni Sporting Lagos ko to bakana ni o ti sise pelu iko Super Falcons ati awon iko mi bebe ni Gillingham Nottingham ni ile ati Nottingham ni ile Gesi ka to ma lo egbo awon kokota ti menuba ninu royin ohun lekan si afi to yin leti pe ijoba apapo salaye lori apele are Tinubu toto eyi to ye ile ejo sun ejo ti won pe tako lori egbe oselu ADC si waju di ojo mi ojo re olopa fowo sinkun ofin mu afurasi awon ome legbe okunkun metala ni Kwara ni ile okere Iran fesun kan ile America pe o se kolu ologun laibikita leka oro aje owo epo won se bi America ti Iran se gbinu wuju ara won ni Hormuz Strait leka muludun won yo da Davido lola gege bi okan ninu adulawo to ti fakoyo lagborin kiko lagbaye leka ire daraya agbábọ́ọ̀lù ikọ̀ Super Falcons Esther Okoronkwo yóò gborí ìjókòó wòran fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko. Ká tó máa lọ, ǹjẹ́ èyí mọ̀ pé nírú ọjọ́ òní ọdún 2011, General Muhammadu Buhari ni ó lọ sí ilé ẹjọ́ láti pé ẹjọ́ tako èsì ìdìbò ààrẹ ọdún 2011 èyí tó gbé Goodluck Jonathan wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí ẹ ti mọ̀ bo ba ni ohunkohun te fe fi tun awon akoroyin wa leti e pe sori number ibanisoro 0916062 7526 abiodun akinwumi lo se akojopo royin kakiri agbaye ti role oni oloye dese ijekob lo tun se ede abinibi to mu ase ti igbo yin e seun pupo be se nte ti bo ikanni wa ikanni to ta won yo yi aku popo sesun opin ose
2: Iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin

0: 88.7 Shining Supreme. Ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìmọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu Ọlọ́run. Èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè. Lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ Ọlọ́run tọ̀yìn wá. Èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa Pastor Joseph Adewumi látinú ìjọ Christ Deliverance Liberation Church tó wà ní number 1 Liberation Street Òsèré ní Ìlọrin. Bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí, Ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín, yóò sì farahàn yín, ẹ ó sì di alábòkún fún lórúkọ Jésù. Ẹ máa bá wa ká lọ.
1: Baba ni orúkọ Jésù.
2: Amen.
1: Apata yera ya dupa ya gbenga to dupa yin ni Olorun.
2: Thank you Lord.
1: Adupe fun opolopo anu adupe fun ore ofe yin. Adupe fun aye te fin gba wa lojojumo. Agbenga fun wakati dara dara e wakati isiniye. A n lo sinu oro Olorun ni wakati oya soro jade.
2: Amen.
1: Emi mimo eyin lenise gbakoso.
2: Amen.
1: Gbakoso.
2: Amen.
1: Adupe ti se.
2: Thank you Lord.
1: Jesus Christ Oluwa wa.
2: Amen.
3: Igbagbo ninu Christi ki doju tini, igbagbo ninu Christi ki doju tini, sati nigbagbo.

0: kábí ṣe ẹlẹ́dùn márì ọba fẹ́kafẹ́ka nínú ọlọ́gbogbo ọ̀rọ̀gọ̀jìmọ̀ tí ń fún wa nímọ̀ ẹ̀lẹ́gbẹ́ ọba tí kìí jẹ̀bà tí kìí jẹ ìfọkọrẹ́ ọpẹ́ ló ń jẹ jésù olùgbàlà lórúkọ jésù olùgbàlà òun làáfin kí bàbá wa ìránṣẹ́ ọlọ́run àlàyé tí kìí ṣọlọ́run òkú bàbá mi pásítọ̀ joseph adéwùmí pẹ́ ẹ tún káàbọ̀ sórí ètò tá a pè ní wákàtí ìṣíníyẹ evangelist arówólò ọ̀gbẹ́yìn bẹ́ẹ̀ sì ni pásítọ̀ túndé ìbéèrè mi rèé bàbá mi ẹni tí ń bọgi tó ń bọ̀ pẹ̀ tí wọ́n sì nígbàgbọ́ nínú rẹ̀ ṣé ìgbàgbọ́ nínú ọlọ́run náà ni.
1: Ẹ ṣe atọ́kùn.
2: Thank you, the presenter.
1: Lábẹ́ ìbéèrè tẹ béèrè.
2: From the question you have asked me.
1: Mi ò ní kó lábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí mo ṣẹ́ lé lórí.
2: I will not leave the Bible reference I've worked on.
1: Torí ohun tí mo bá wọlé.
2: Because what brought me in.
1: Ó yàtọ̀ sí tẹ béèrè lọ́wọ́ mi.
2: It's different from what you're asking me.
1: Ṣùgbọ́n yóò rọ̀ mí lọ́rùn láti dáhùn.
2: But it will be so much easier for me to answer.
1: Mo sì like ìbéèrè yín.
2: And I like your question.
1: Pé ẹni tí ń bọ́gì.
2: Are the ones that worship.
0: Tí ń bọ̀pẹ̀.
1: Tí ń bọ̀pẹ̀.
2: Is worshiping other gods.
1: Tó sì lóun nígbàgbọ́ nínú rẹ̀.
2: Claiming to have faith in him.
1: Ṣé ìgbàgbọ́ nínú Ọlọ́run náà ni.
2: Can we categorize that as a faith in God?
1: Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún ìbéèrè yìí.
2: Let us put our hands together for that question.
0: Ẹ jẹ́ pàtẹ́wọ́ fúnra mi.

0: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí tí ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu. Ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church. Kí Ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́jẹ́ àìrọ́wọ́mú. Ogun promise and fail àìrọ́kọ́rẹ́yàfẹ́ àìrọ́mọbí. Ó yá máa bọ̀ kí Ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí lórúkọ Jésù ìwọlẹ̀ rí kan. Christ Deliverance Liberation Church wà ní number 1 Liberation Street. Òṣèré ní lọrin fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀ kí Ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo Jésù lolúwa.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Want to know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM? Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
2: But a few do's around Old Trafford. It's been hit and miss this season for Erik ten Hag. Manchester United 0, Bournemouth 3.
3: Looking for a

ẹkúlẹ̀ làkàràlẹ̀ ẹ̀rìwá làkẹ́rọ̀ ọ̀nà akíyín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ akíyín tológun tológun àwọn akíyín ti dáyámọ́ǹdì ti dáyámọ́ǹdì akíyín gbogbo bíi tẹ̀sí ń gbọ́ mi láṣàálẹ̀ tòní. ọpẹ́ ni fẹ́lẹ́dùmarè ọba kọ́dá yìí ọba ṣẹ̀dá ọ̀run ọba tó mọ̀ wá mẹ́bí òun ló mọ̀ wá òun ló fún wa ní orí ọ̀fẹ́ tẹ́ fi ń gbọ́ mi ketekete. ọ̀sẹ̀ tó lọ là ń dágbére fúnra wa lórí ètò kì í wá ṣe mímọ̀ ṣe wa o kì í ṣe agbára wa orí ọ̀fẹ́ ọlọ́run lèmi àti ẹ̀yìn rí gbà tẹ́ fi láǹfààní láti máa gbọ́ mi ketekete. ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ẹgbẹ́ yẹ̀wò rérédòdò lógorí atẹ́gùn láti ìkànnì diamond 88.7 FM. kí la máa ń ṣe lórí ètò yìí? níbẹ̀ la ti máa ń fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì gbáńkọ́gbì àwọn ìròyìn àgbọ́ṣe àhín kàyéfì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. a máa mú wa fún yín láti ṣí wa létí láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ kò tó tẹ́nìkan kó sí káwa náà mọ̀ kó sínú ẹ̀. òun la ṣe máa ń fún yín ní àwọn ìròyìn bó ṣe ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ láì fẹ́ kí etí ti yín ó di ta fi máa ń ní àǹfààní láti kà fún yín lórí ètò. ẹ má wá fọ̀jọ̀ pòjọ́ ẹ má fi ojú pòjọ́ tèmi torí ọ̀tọ̀ lòjọ́ ọ̀tọ̀ lójọ́ ọ̀tọ̀ sí lòjọ́ òjò lọmọ tó gbólúbi kọ́rùn wá sí ilé ayé òjò lómi wẹliwẹli tó ń rọ̀ látòkè òjò lọmọ tó ń sáré kiri níjọ ogunlé èmi ò wá kí n ṣòjò mi ò ń ṣòjò n ò ń ṣòjò olúbùkọ́lá ọmọ borí owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ àánú ọlọ́run mo rí gbà ẹ kì mí délédélé ẹ pè mí ní ọmọ wá ọmọ ẹkùn ọmọ akakabúgba onírú ọmọ òkú òrí kò tó sá ọmọ ṣẹkúnṣẹ kí bogun lérù ọmọ onílù ìjẹrò èkìtì èkìtì kété kí la ó ti ṣe yìí sí iyo èkìtì kété kété èkìtì jákèjádò èkìtì kété àti rí nǹka ìwá o èkìtì kété kété kété kété kété èkìtì jákèjádò èkìtì kété. ẹ wá bá mi káàdì ẹ̀ ńlẹ̀ pè mí ní ọmọ kan bíi population china. ẹ̀yin ká ilé ẹ̀rín wó àtàǹpà kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ dìlàgbà ọba adéyẹmí adédìran ọwọ́ mìíràn ti ìlú ẹ̀sà òkè ti darapọ̀ mọ́ àwọn alálẹ̀ ilẹ̀ kàyéfì obìnrin lu eégún ó ṣí àwọn lójú rẹ̀ níta gbangba bàbá mohbad fẹ́ jogún ọmọ rẹ̀ mi ò lè fún ní ohun tó ń fẹ́ wùmí alọ́ba ló sọ bẹ́ẹ̀. ohun tó dùn mí jùlọ láyé lọ̀rọ̀ tí ìyàwó mi sọ pé méjì nínú àwọn ọmọ mi márùn-ún tí mo ṣe súnà wọn kì í ṣe tèmi òṣèré tíátà tí ò rújú ló sọ bẹ́ẹ̀. ọlọ́pàá tó kọ ẹnu ìfẹ́ sí mi ni mo gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ọmọbìnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún táwọn ọlọ́pàá mú fún ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní kwara ló sọ bẹ́ẹ̀. bàbá jẹ̀kọ́ tán níṣe làádárí jẹ̀wé o ṣíṣe alágbóbe àwọn abiyamọ ayé àti ẹgbẹ́ alágbó ó ní òun ti ṣe àṣìṣe ńlá kí wọ́n darí ji òun. ọkùnrin kan yí ìyàwó rẹ̀ lọ́rùn pa nítorí ìyàwó yìí kùnà láti já kó ṣe tótó mẹ́lòtò. ọmọ ológun kan ká ìyàwó rẹ̀ níbi tí ọkùnrin míì ti ń tótó mẹ́lòtò rẹ̀ lórí ibùsùn wọn kí ló ṣẹlẹ̀ ẹ wá àpèrè kẹ́ ẹ fi tẹ̀dí. wọ́n rí òkú ọmọkùnrin kan nínú ọkọ̀ eléyìí tí ìyá rẹ̀ wà gúnlẹ̀ tó sì ti ọkọ̀ yìí pa ó fi ọmọ ọdún mẹ́jọ yìí sínú ọkọ̀ ló bá gba ọ̀dọ̀ boyfriend lọ́kọ́ tó padà dé ọmọ ti dágbére fáyé.

0: obìnrin kan nílò àrandun nípínlẹ̀ Kwara ti ké gbàjarè sáwọn ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́ lẹ́yìn tó fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti ọmọ obìnrin tó jí ọmọ ọdún 16 mọ́lé fún odidi ọjọ́ mẹ́ta gbáko nínú fídíò kan tó mi ìgboro títì lójú òpó X ni obìnrin náà ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara pé wọ́n mú ọmọ náà dípò ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n sì fi ẹ̀sùn olè jíjà kan lẹ́yìn tí ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ afurasí náà pápá bora inú fídíò náà ni a ti rí bí àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin náà ṣe ń pariwo lágọ̀ọ́ ọlọ́pàá pé kò tọ́ kò sí yẹ kí wọ́n ti ọmọ kékeré náà mọ́lé ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fèsì sí ọ̀rọ̀ náà pẹ̀lú àlàyé pé irọ́ ni ẹ̀sùn tí mọ̀lẹ́bí náà fi kan òun nínú àtẹ̀jáde ti agbẹnusọ rẹ̀ Adétan Ejire Adéyẹmí fi ṣọwọ́ sí àwọn oníròyìn lọ́jọ́ ajé ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọlọ́pàá mú ọmọdé náà àmọ́ ọ̀rọ̀ ní bó ṣe jẹ́ sisi alágbo bi àwọn abiyamọ ayé àti ẹgbẹ́ alágbo ó lóun ti ṣe àṣìṣe ńlá ẹni ọlásìsì alágbo fágbèmí tún ti tọrọ àforíjì lórí fídíò ìbálòpọ̀ rẹ̀ tó lu síta lórí ayélujára nínú fídíò náà ni òun ọkọ rẹ̀ adéṣọlá akeem àti obìnrin kan ti ń ṣe lọkọláyà nínú ìyẹ̀wù lẹ́yìn ti fídíò ìbálòpọ̀ náà lu síta ni ọ̀pọ̀ aráàlú bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn léde lórí rẹ̀ tí ọ̀pọ̀ wọn sì ń bẹnu àtẹ lu sisi alágbo àti ọkọ rẹ̀ tọrọ àforíjì lọ́wọ́n àwọn èèyàn fún fídíò náà níbi tí ó ti sọ pé òun kò rí oorun sùn láti ìgbà tí fídíò náà ti lu síta ẹ̀wẹ̀ nínú fídíò míì tó tún fi léde lójú òpó facebook rẹ̀ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ni sisi alágbo ti kúnlẹ̀ tó sì ń wa ẹkún mu bó ṣe ń bẹ̀bẹ̀ fún àforíjì lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà mọ̀lẹ́bí àti àwọn olólùfẹ́ rẹ̀ fágbèmí tọrọ àforíjì lọ́wọ́ àwọn abiyamọ ayé ẹgbẹ́ àwọn alágbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti ọlọ́run fún fídíò náà ó ní mò ń bẹ gbogbo ọmọ nàìjíríà mo bẹ ìyá mi àti àwọn mọ̀lẹ́bí mi ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bínú sí mi sí gbogbo ẹgbẹ́ àwọn alágbo àtàwọn oníṣègùn mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo abiyamọ ayé ẹ dárí ohun tí mo ṣe jì mí mo tún tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run pẹ̀lú mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọkùnrin àti obìnrin lórílẹ̀‐èdè yìí ọmọ yín ni mo jẹ́ o ẹ jọ̀ọ́ mo ewé oríjì ni ẹja mo ti ṣe àṣìṣe ńlá o mo sì kábàámọ̀ àṣìṣe mi ẹ̀yin ọmọ nàìjíríà ẹ dáríjì mi ò ní àwáwí kankan fún nǹkan tí mo ṣe mo ti ṣe àṣìṣe ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ó bẹ gbogbo yín ó ní kẹ́ ẹ dáríjì òun ó ní kódà òun fi ọlọ́run ọba òun fi bẹ̀ yín ọkùnrin kan yín ìyàwó rẹ̀ lọ́rùn pa nítorí ìyàwó yóò gbà kan jọ ṣe tuntun mẹ́lòtò ariwo ló sọ nínú ilé lọ́kọláyà kan eléyìí tó ṣokùnfà bí àwọn ará àdúgbò ṣe dá sí ọ̀rọ̀ náà níṣe ni wọ́n rí ọkùnrin yìí níbi tí ó ti yín ìyàwó rẹ̀ lọ́rùn tí ìyàwó yìí tó sì gbabẹ̀ dágbére fáyé wọ́n gbé ìyàwó yìí lọ sí ilé ìwòsàn àmọ́ níṣe ni wọ́n ní òkú lẹ́lẹ́jà tá a ní báyìí ọkùnrin náà ti ń ṣẹ́jú bíi bèbí aláfọwọ́yí nínú gbaga àwọn ọlọ́pàá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ mọ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ọmọ kéde ikú mi lásìkò tá a wà yìí ọmọ tuntun mo bí tí wọn wá sọmọ mi di bàbá túndé èmi kọ́ mo sọ pọ́tébù zazuzẹ̀ ló sọ bẹ́ẹ̀ olórin tàka súfèé pọ́tébù ó mọ̀ lórí kóyọ ò nínú ìjàmbá ọkọ̀ lálẹ́ ọjọ́ tó kángun sí ọjọ́ tí yóò ṣe ìsọmọ lórúkọ ọmọ tuntun rẹ̀ alẹ́ ọjọ́ Thursday ní ìpínlẹ̀ Ogun òun náà ni ó di mọ̀ pé ìjánu ọkọ̀ pọ́tébù ó sọnù break failure òun náà ló wáyé sí ọkọ rẹ̀ o tí ọkọ̀ yìí tó sì lọ mórí wọ igbó àmọ́ tí ọkọ̀ yìí tí ò gbá ọkọ̀ mìíràn ó wá ṣe fídíò sórí ìtàkùn ayélujára Instagram ó ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níṣe ni mo wa ọkọ̀ mi kúrò nínú ilé ní alẹ́ yìí tí mo sì ń wà lọ sí ibi tí mò ń lọ àmọ́ níṣe ni ìjánu ọkọ̀ tó dédé sọnù o mo ṣáà lọ wa ọkọ̀ yìí gúnlẹ̀ sí ibì kan àmọ́ mo dúpẹ́ pé tirẹ́là ò máa bọ̀ lásìkò tí ìjánu ọkọ̀ yìí tó sọnù ní báyìí wọn ò bá ti máa sọ pé pọ́tébù zazuzẹ̀ rip àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ẹ̀ mọ ọkọ̀ rip fọkọ mi bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ wà jí ìyàwó rẹ̀ ló bímọ tuntun làǹtìlanti o ní ọjọ́ tí ó lọ kojú ìjà tó lọ ṣe àbẹ̀ṣẹ́kù bí òjò pẹ̀lú ọkùnrin míì tí wọ́n pè ní kata efe òun náà ni ó dimọ̀ pé bẹ́wà jí ìyàwó rẹ̀ ló bímọ tuntun méjì o ọmọkùnrin lanti lanti labi adekunle gold lo sọ bẹẹ olorin ọmọ orílẹ̀-èdè nàìjíríà adekunle gold ti sọ̀rọ̀ o lórí awuyewuye tó rọ̀ mọ́ ọmọ tuntun tí ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí pẹ̀lú bí àwọn tó wà lórí ìtàkùn ayélujára ṣe ń pe adekunle gold ní bàbá ìbejì ó sì wá jẹ́kọ̀ di mímọ́ o ó láwọn òbí ìbejì o àmọ́ ọmọkùnrin lanti lanti ni ìyàwó òun fi ṣe ọmọ kejì mi ọmọ tí ìlọ́kọ̀ àmọ́ mo nílò ọkọ ṣùgbọ́n ó nílò ọkùnrin tí mo fẹ́ o dámilọ́lọ́ òní ló sọ bẹ́ẹ̀ ó ṣeré arẹwà orí sinimá àgbéléwò dámilọ́lọ́ òní ó mọ̀ ti sọ̀rọ̀ o ó lóun ò tí ìlọ́kọ̀ ó ní ṣùgbọ́n wu òun kó ń ṣe ìgbéyàwó ó ní wàá nírú ọkùnrin tó ń fẹ́ o òun kò ṣe ìyàwó kejì ọkùnrin tí ò tí ní ìyàwó rí ni òun fẹ́fẹ́ dámilọ́lọ́ òní ló sọ bẹ́ẹ̀ kan tó ṣe ayẹyẹ ọjọ́bí ló jára rẹ̀ sí o ní ìpínlẹ̀ Imo nílùú Òwèrí ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣe o níṣẹ́ ló di mọ́ pé ọmọbìnrin kan tó ń ṣe ọjọ́bí òun náà ni ó mu ọtí yìí o tó sì ṣe bẹ́ẹ̀ tó jára rẹ̀ sí o wọ́n mu títí àmọ́ níṣẹ́ ló bẹ́ sí ojú títí o wọ́n ṣàṣàrẹ́ mu àmọ́ àwọn èèyàn wọ́n pele ọmọ náà lórí o tí wọ́n sì rí pé òun gangan ni ó ń ṣe ọjọ́bí nígbàtí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà níbi ibẹ̀ máa sọ̀rọ̀ wọ́n jẹ́ kó di mọ́ pé àmújù ọtí tí ọmọ yìí mu òun náà ló kó sí lórí o tó fi jára rẹ̀ sí hòhò.
1: So, a ò ní ríjì báyìí lọ nípa àwọn kan bọ́ kí ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Ìdí tá a máa fi ń mú àwọn ìròyìn wá fún yín náà ni wípé láti fi sin wa ní gbẹ́rọ́ ìpàkọ́ láti fi ṣe òdiwọ̀n ayé wa láti ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ dáadáa wípé ibi tí àwọn kan jìn sí káwa náà mọ́ jìn sí bẹ́ẹ̀ òun náà la ṣe máa ń mú àwọn ìròyìn wá kì í ṣe láti fi dẹ́rù bà yín o òun la ṣe máa ń kà fún wa ní orí ètò. A wá ní ríjì báyìí lọ lórí ètò fún ti àṣálẹ̀ tòní ẹ ṣe gan ni o gbogbo ẹ̀yin ti ẹ̀dẹ̀ tilẹ̀ fún etí gbọ́ àti àyà ìgbàṣe tí a ó fi gbé e yẹ̀wò dáadáa bá a ṣe ti gbọ́ lórí ètò láṣálẹ̀ yìí. Èmi ti yín tòótọ́ Olúbukọlá ọmọborí owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ́ o àánú ọlọ́run mo rí gbà ìyókù ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa pàdé lórí ètò ẹgbẹ́ yẹ̀wò láti ìkànnì diamond 88.7 FM ìpàdé wa bí oyin o ó dàbọ̀.
2: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Diamond FM Radio

0: ni kama dupe lọwọ Ọlọrun
1: ọtẹ mi
0: dupe ti wa lale oni
1: adupe
0: baby se wa na nu adupe adeduba
1: adupa re
0: Ọlọrun se dupe Ọlọrun
1: iwo na ni
0: o na la ma juba
1: sebo ni
0: e gbogbo ogba e gbogbo asiko
1: iba
0: iwo na lo ma jọ
1: Ọlọrun iwo ni ko sebo ni
0: tori pe iwo na Ọlọrun
1: o iwo ni
0: o alagbara ma kabi kabi
1: ni
0: o nje lale oni
1: be ni
0: adupa won agba agba gba ta won agba lagba
1: adupa
0: tele wo to ko ti o
1: Ibà
0: tẹ́lẹ̀sẹ̀ tí òwúrún ojú òfurufú tó kọ̀ tí òwú gbẹ́gi
1: o. Ọ̀sìn ọ̀nà ṣà wà náà.
0: Ọ̀sìn ọ̀nà ṣà wà náà. Ọ̀sìn ọ̀nà ṣà wà náà.
1: Ọ̀sìn ọ̀nà
0: ṣà kékeré ló kẹ́gàn. Ọ̀sìn wọ́jà bá tún tán ní kó lórí àwọn pàtẹ́pàtẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: A sì wá kó àwọn àgbà sànkù sànkù lọ́jà. Ọdẹ tún wá wọgbó lálé òní ọdẹ fẹ́ da gbóró. Ọ̀rọ̀ àwùjọ wọgbóró da gbóró sí àsíà. Adé lálé òní olú Ọlọ́run ṣẹ̀dá gbogbo ẹ̀mí ènìyàn. Kábíyèsí rẹ o.
1: Kábíyèsí.
0: Lórí ètò tá a pè ní àràǹdá ẹkùn.
1: Ibà.
0: Àwọn náà lè ń gbọ́ yìí o. Ó dá ẹ̀ ǹlẹ́ bẹ́ẹ̀ ká lẹ́ o.
1: Ẹ̀
0: ká lẹ́.
2: Yago Yaju, Yago Yaju.

0: Ẹjẹ lálẹ́ òní Atunde bi ṣe wa lẹ́ẹ̀kan sí
1: Ade
0: o e ma gba pe n ta n ba bo láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn bi a ba run de láàrin ọ̀sẹ̀ yàtọ̀ ọ̀sẹ̀ tí n bọ̀ a gbe kọ́ para ni o a tún lọ sábala bò mí o ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tí n bọ̀ a tún tún kíní ọ̀mú bá a lábúlé mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀rọ̀ yín lálẹ́ tó ní
2: o
0: àmì o tí mo fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ òní bí a ti roko tàn tá a fi tì sí yámú bẹ́ẹ̀ ká tẹ̀ wájú lálẹ́ òní
2: pẹ̀gì
0: ságì sẹ gbọ́ rí ó kò èèyàn ní jẹ́bẹ̀ pẹ̀gì ságì
2: sẹ ti sọ́gì
0: irọ́ ògì ilẹ̀ fẹ́ mu lálẹ́ ilẹ̀ fẹ́ mu
2: pẹ̀gì
0: ságì ta wú yìí ó ṣàwárí àwájáde simasin náà ló ṣe kíní bóde lipstick ní jẹ́bẹ̀ lọ́dún 1947 yàtọ̀ fún eléyìí ẹnìkan bẹ̀ eléyìí tó jẹ́ ilé iṣẹ́ ta pè ní reflon àwọn náà ṣe àwárí àwájáde ọkọ marie luchan eléyìí náà kírèmù ni o kírèmù léleyìí o karoli da karoli jọlọ o ìyẹn lọ́dún 1947 ló ṣe bóde o ká tó àtẹ̀ wájú lálẹ́ òní ẹnìkan bẹ̀ richard ordnott níjẹ́ tó ṣàwárí àwájáde du bari ọ̀pámọ̀pẹ́ ní du bari sophistic cake make up ni o lọ́dún 1947 náà ló ṣe o blue fingers kí wàá mọ látọ̀dọ̀ rẹ náà lápá abẹ hùn ọ̀dà náà lálẹ́ òní ẹnìkan tó bẹ tá a lè gbàgbé ipa tó náà kó gẹ́gẹ́ bí ilé iṣẹ́ o kẹsì ni àwọn kan tó náà ṣe ọ̀dà náà permanent wave product ló náà ṣe bóde permanent wave product awúyì ara àwọn èlò tí wọ́n lò náà ni tán pè ní cold permanent wave product ara àwọn èlò tá a ń lò láti fi ṣètọ́jú ara ni o ilé iṣẹ́ tá a ń pè ní skwakop àwọn náà ṣe lọ́dún 1947 wọ́n ṣeun ọ̀dà náà ẹ jẹ́ wá gbapá abilálẹ̀ tòní kí n kúkú gbà á lápá bí kẹ́nìkẹ́nì mo dọ́dọ̀ rẹ fúngbà àkọ́kọ́ náà lálẹ́ tòní ní abẹ̀hún o ilẹ̀ amẹ́ríkà wọ́n sì àwárí àti àwájáde kọmití ìgbìmọ̀ ìyẹn nígbà náà lọ́hùn-ún tó ń rí sí ọ̀rọ̀ cosmetic àwọn èlò tá a fi ń ṣara rin lóore o nígbà náà lọ́hùn-ún yàtọ̀ fún eléyìí ọ̀sẹ̀ kan bẹ tí wọ́n pè ní daisop ta wúyì ọ̀sẹ̀ ni o ilé iṣẹ́ kan wà tí wọ́n pè ní armor and company àwọn náà ló ṣe kíní ìbóde ṣùgbọ́n eléyìí táwọn ṣe tó jẹ́ ọ̀sẹ̀ tá a pè ní daisop ta wúyì òun ní esaclorovin ìyẹn G11 ó ní nínú o esaclorovin G11 ọ̀sẹ̀ yìí ni nínú o ọdún 1948 ni wọ́n ṣàwárí àwájáde ilé ìbóde bàálá búlé mo dọ́dọ̀ yín padà nù ní abẹ̀hún o nǹkan kan bẹ̀ ilọ cosmetic ni wọ́n ń pè o nígbà náà lọ́hùn-ún ìyẹn àwọn ìkànnà tá a mọ̀ sí first finger nail àwọn ìkànnà tó jẹ́ àtọwọ́dá àwọn àgbélẹ̀rọ tó jẹ́ ìkànnà ọwọ́ tá a mọ̀ sí first finger nail wọ́n ṣe kíní ìbóde láti ilé iṣẹ́ Aylos Cosmetic lọ́dún ọdún 1948 ni o ni wọ́n ṣe é bóde ọ̀nàjìn ọ̀dà náà gbẹ̀ngà ọ̀s wọ́n tún dọ́dọ̀ tiẹ̀ náà padà ìkankan rè tí wọ́n pè ní lipline ta wúyì iléeṣẹ́ gala ní london wọ́n ṣe kíní ìbóde lipstick ni o lọ́dún 1948 náà ni wọ́n ṣe o ẹnikẹ́ni mo tún dọ́dọ̀ tiẹ̀ kẹ́nikẹ́ni ní abẹ̀hún iléeṣẹ́ kan rè lancaster ni wọ́n ń pè é àwọn náà sì rúfẹ́ cream kan jáde tí wọ́n pè ní creamy embryonia wọ́n ṣe kíní ìbóde lọ́dún wo 1948 làwọn náà ṣe é bóde bàálá búlé mo tún dọ́dọ̀ yín kàkà rè lip fashion ní jẹ́ lip fashion tá a wúyì bò láti ṣe é bóde ẹ farabalẹ̀ kẹ́ wa lè mọ̀ lálẹ́ òní lórí ètò àràǹdà o
2: àràǹdà ẹ̀ kò.

0: Diamond 88.7 FM.
1: Ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tọ́lọ́hun ò ní bí rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegbò. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, kára ó máa yún ni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò, lọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́, igbó ti dí, ó ti tọ̀nàtọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ̀ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
2: Ẹ káàbọ̀ sí orí ètò ìlera rẹ̀ ṣe pàtàkì.
1: Láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee.
2: Ẹ pè mí sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ń tọ́lọ̀ ń dá dáadáa mọ̀ ni. Ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé. Kódà Ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn. Ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Kò sí àìsàn tí kò gbóògùn, àyàfi tí ìwọ kò bá tí rí ènìyàn gbòógì tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ̀. Mọ̀ wá sọ ìrètínú ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀.
1: Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee.
2: Àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó látara ìbálòpọ̀, ibi ẹ̀gbin, ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa. Orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò. Wọ́n bá pè ní urinary tract infection tàbí kán pè ní bacterial infection. Àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí.
1: Pé mi Miracle Herbs International, Mr. Guarantee.
2: Olóòtú ìṣètọ̀.
3: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó o bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
4: Àmì kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
2: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Àpẹẹrẹ wo ni ìwọ ó máa rí tó o bá ní àrùn ojú ara? Urinary tract infection, wàhálà àti ṣẹ̀yọ pẹ̀lú títa, ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ. Ní gbogbo ìgbà, ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré, ẹ̀yọ rẹ yóò máa scatter bí iná wẹ́dà, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara. Ẹ̀yọ rẹ yóò máa yẹ́lò, ẹ̀yìn ríro, ara ríro, ooru láti nú wá, internal heat látàrí àìlè ṣe ẹ̀yọ dáadáa. Eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀, tí yóò sì nira láti ṣẹ̀yọ fúnrara rẹ. Tọ́jú ara rẹ, eléyìí léwu. Pé mi
1: Miracle Herbs International, Mr. Guarantee.
2: Olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Má sọ pé mo ti náwó, mo ti gbìyànjú káàkiri, mi ò rí àyípadà. Kàn sí mi.
3: Gbogbo ibikíbi tó o bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
2: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó o bá ní àrùn ìṣètọ̀? Ìnira láti ṣe ẹ̀yọ pẹ̀lú títa, ríro, kí ẹ̀yọ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde. Kí ẹ̀yọ tó dúró, wàhálà ńlá ni. Ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ. Tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀, ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ fúnra rẹ. Tàbí kó o mọ tọ̀ sára. Kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí, a ti ṣe àrídájú ògùn fún àrùn ìṣètọ̀ tó dájú. Torí ijọ́ tí a bá bí ewúrẹ́, ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn tiwa, ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní ògùn. Ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run. gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi, èmi bàbá
1: Miracle Apps International, Mr. Guarantee.
3: Gbogbo ibikíbi tó bá ti gbéra, sá ti sọ pé gà kàn bí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kàn bí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Chọ́ọ̀chì Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Tàbí kò pè mí sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Ìlera lóògùn ọ̀rọ̀. Ọlọ́run ọba lọba ìwòsàn yóò wọ ọ̀sàn lágbára Ọlọ́run.
4: Ẹ kú kalẹ̀, ibikíbi tẹ bá wà tẹ bá ti ń gbọ́ mi dédé àkókò yìí, àìsàn tí ó gbóògùn kò ní sẹ́ni kọ̀ọ̀kan wá o. Orúkọ mi ni Bàbá Garanti, mo wà ní.
3: Gà kàn bí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sá ti sọ pé gà kàn bí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kàn bí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Chọ́ọ̀chì Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
4: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0707-66-79-97-93 0707-66-79-97-93. Ìjọ mọ̀ wípé àìsàn tó ń dẹ láàmú lè jẹ́ àfọwọ́bà àìní àkíyèsí láti ara ìjẹkújẹ, ìmukúmu lílo ara rẹ nílòkulò àti àìṣe àìwá rẹ lóòrèkóòrè. Ǹjẹ́ o fẹ́ gbé ìgbésí ayé lálàáfíà níwọ tó ń gbọ́ mi ní àkókò yìí? Ẹ̀yà ara ṣe pàtàkì. Tá a bá tọ́jú rẹ̀, àlàáfíà yóò jẹ́ tiẹ̀ láti orí dé ẹsẹ̀ rẹ. Ṣùgbọ́n tí a ò bá tọ́jú ẹ̀yà ara yìí, ìnira ńlá ni yóò dé bá gbogbo ara rẹ. Tí àlàáfíà rẹ sì lè di fíafíà, Ọlọ́run dá ewé àtegbò fún ìwòsàn, ó sì fi mọ àwọn tó mọ lílo rẹ̀ pẹ̀lú. Ọlọ́run fi sara wa dèwá mọ́lẹ̀, torí iṣan ni òkúmúléwó tọ́jú sára rẹ̀. Ní ilé iṣẹ́ Bàbá Garanti, àwa kì í ṣe awogba àrùn. Àìsàn iṣan ara làwa ń tọ́jú lọ́dọ̀ tíá, torí láìsí iṣan ara tó péye a ò lè ṣe ohunkóhun. Torí iṣan ló ń gbé ẹ̀jẹ̀ láti ọkàn lọ sí gbogbo ara wa, bẹ́ẹ̀ ló ń dá ẹ̀jẹ̀ padà sí ọkàn wa.
2: Pé mi Miracle Apps International, Mr. Garanti. Olóòtú ìṣètò.
4: Mo wà ní.
3: Gà kàn bí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sá ti sọ pé gà kàn bí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kàn bí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Chọ́ọ̀chì Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
4: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí?
2: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206.
4: Tí kùdìẹ̀ òṣèlú bá dé bá iṣan rẹ, wàhálà ńlá ni yóò dé bá gbogbo ara rẹ. Fún àpẹẹrẹ, ẹsẹ̀ yóò kú táìtàì bíi pajápajá, àtẹ́lẹsẹ̀ yóò máa dùn ẹ́, ẹsẹ̀ yóò wúwo láti gbé, bàtà yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ àti lè gbé ọwọ́ sókè. Ìnira ni yóò jẹ́ àti mú nǹkan lọ́wọ́ tàbí kọ ìwé. Ìnira ni yóò jẹ́ ìkẹ́ yóò máa jábọ́ lọ́wọ́ rẹ. Ọwọ́ gbígbọ̀n, ẹsẹ̀ gbígbọ̀n, ara títa, ọrùn ọwọ́, ọrùn ẹsẹ̀, orúnkún, ọrùn ìbáràdí, ẹ̀yìn, èjìká, oríkèéké rẹ yóò máa wẹ́ àti dúró. Bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ tàbí kírun. Ìnira ńlá ni yóò jẹ́. Tí ọba jòkó fún ìgbà pípẹ́ àti dìde yóò di wàhálà. Ẹlòmíràn kò lè rìn láì lo pọ̀pá. Má sọ ara rẹ di arúgbó òjijì. Tí o bá ti ṣe àkíyèsí kùdìẹ̀kudiẹ lágbára rẹ, kà sí mínísítà.
3: Gà kàn bí ní ìlú Ìlọrin. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kàn bí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Chọ́ọ̀chì Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
4: Tàbí kò pe nọ́mbà yìí 0703650-6679-9793 0703650-6679-9793. Tí wàhálà bá dé bá iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ sí ọkàn, ó lè fa kí ìfúnpá rẹ máa lọ sókè ní gbogbo ìgbà. Orí fífọ́, àyà dídùn, àìróorunsùn, déédéé àìlèmí dáadáa. Tí ọ bá tètè tọ́jú ìfúnpá gíga, ó lè fa kí ọwọ́ kan, ẹsẹ̀ kan ó da iṣẹ́ sílẹ̀, tàbí kí ẹnu wọ́ sẹ́gbẹ́ kan pẹ̀lú àìlèsọ̀rọ̀ dáadáa.
2: Pé mi Miracle Apps International, Mr. Guarantee. Olóòtú ìṣètò.
4: Mo wà ní.
3: Gà kàn bí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sá ti sọ pé gà kàn bí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gà kàn bí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Chọ́ọ̀chì Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
4: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí?
2: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206.
4: Ti suga ba po ninu eje o le da wahala sinu san re eleyi yo nira fun isan lati gbe eje ka kiyara oniton yo mo se eyo bi e ma hun ki le to mo ti era yo si mo pe bo eyo re yo mo wu yo mo gbe ohun gbe yo mo gbe ebi o si mo pa lore kore koda egbo ara re ko ni tete jina lasiko tori isan re ti da se sile ti isan to lo si ile si omokunrin ba da se sile o le so okunrin di sekansun tabi ki o gba agbara omokunrin patapata sibe o ti lo ogun ale lorisirisi sugbon ko sise toju isan re koda ti isan to lo si bi irina re ba da se sile o le si akoba fun irina re ti o ba ri kude kude lagun are mo bora are pa
2: pe mi Miracle Apps International Mr. Guarantee olootu iseto
4: mo wa ni
3: Gakanbi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sa ti so pe Gakanbi lo nlo so kale ni lepo NNPC ni Gakanbi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si Church Dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
4: mi ko gbe so ya ba ni so yi
2: 0703650828 06 lẹ́ẹ̀kan sí 0703650 8206.
4: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́ pariwo mísítà kí n tú ẹ sílẹ̀ lórúkọ ọ̀hún nílé iṣẹ́ bàbá gan tí a ó ṣe àyẹ̀wò fínfínní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kókó nǹkan tó ń dẹ̀ láàmú lágọ̀ọ́ ara ìwọ tí o ní arúgbó nílé àsìkò òjò tí a wà yìí ni àwọ̀ káàrọ̀ ọmọlé egun máa ń dà wọ́n láàmú torí àrùn iṣan ni àìsàn jẹ́ àlejò ara àrùn kì í ṣe ilé ara tọ́jú san rẹ̀ tí san rẹ̀ bá wà ní àlàáfíà yóò nira fún àìsàn láti dì ọ́ mọ́lẹ̀ torí iṣan ni òkúnlẹ́wọ́ tọ́jú san rẹ̀ fún ìtọ́jú iṣan ara bàbága tí wà ní.
3: Gakanbi ní ìlú Ìlọrin sọ̀kalẹ̀ nílépo NNPC ní Gakanbi ní síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kan ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
4: Ẹ pé ọ̀bánga tí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706679-9793 a ò ní fi àìsàn lògbà ó bàbá gan-an tí láàmì ẹ̀.